ẹni òkúta ti kúrò lẹ́yìn ọ́ àlàyé báyìí náà ni ó máa yan ẹjẹ́ yẹn kí n sáré kí àní tí o fi yíránṣẹ́ sí mi ìyẹn yẹmi sí dáadáa ayọ̀dẹ́lẹ́ yẹmi sí dáadáa ayọ̀dẹ́lẹ́ ẹni tó ṣe pé ọlá òun náà ni yóò máa ṣe ọjọ́ bíi tiwọn yẹn ọjọ́ karùnléníogún nínú oṣù karùn-ún 2026 ni mo máa ṣe ọjọ́ bíi tiwọn wọ́n wá ní pé lọ́lá má gbàgbé jọ̀ọ́ bá mi fún mi ní momore ìyẹn yínká aláṣeyọrí kí ẹ má máa fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ó ṣe ohun tí àánú ẹ̀ tó dúró láéláé nínú ayé mi fún dídá tó dá mi sí pé ó tún gbà mí láàyè láti tún rí ọjọ́ òní torí pé wọ́n gbàgbọ́ pé wọ́n ti rí ọdún tuntun pé ọjọ́ ìbí eléyìí tí àwọn ṣe yìí ọdún ayọ̀ náà ni ó máa jẹ́ àti ìtẹ̀síwájú èmi kan tó wá parapọ̀ mọ́ gbogbo wa ní rédíò 103.5 FM láti máa kí yín pé happy birthday in advance ìyẹn arábìnrin yẹmísí dáadáa ayọ̀dẹ́lẹ́ orin tẹ́ ẹ ní kí n fún yín òun náà ni eléyìí látọ̀dọ̀ yinka aláṣeyọrí yẹn mo rè.

Ẹni rẹ̀dí 103.5 FM wà náà darapọ̀ láti ní happy birthday in advance Yemi sí dada Ayọ̀ Délé. Tába wo ojú aago wa máa rí pé ọjọ́ Mùsùlùkún aago méje ó mà ti ń ṣe bẹ́ẹ̀ ó ti ń pe ìṣẹ́jú méjì títí ọ̀sẹ̀ tí ó ń bọ̀ tí Kristi bá fa bíbọ̀ ẹ̀sẹ́yìn tí ààyè tí ó bá gbà wá àti ẹ̀yin àti èmi á tùjọ pàdé ní iléeṣẹ́ wa ń bí rẹ́díò 103.5 FM lórí ètò wa ẹ̀yìn jẹ́ ká ní olúwa. Láti kópa ẹ̀yẹ ti àtẹ̀jíṣẹ́ onírin gbàgbọ́ tẹ́ ẹ fẹ́ gbọ́ ẹ tẹ̀ ẹ́ sí nọ́mbà yìí 0906486198 nínú ọ̀sẹ̀ eléyìí tí a wọ̀ yìí ẹnìkan ṣoṣo náà ẹ tí wọ́n fi ránṣẹ́ sí mi àti ẹ̀yìn tó kù tí mi ò ti ẹ̀rí ti nígbà rárá ń kígbe ẹ̀kú ayẹyẹ ọjọ́òbí ṣùgbọ́n Salime Moses mo kí ọ pé òkú ayẹyẹ ọjọ́òbí láti ilé ṣe wá mi náà Radio 103.5 FM ó ti ṣe yìí ó ti ṣe àmọ́dún bẹ́ẹ̀ náà mo kí Tolúwa Lọ́pẹ́ Ọlámijúlọ tóun náà ṣe ọjọ́ ìbí ẹ̀ pé ẹ ṣe yìí o tàmọ́dún àtúnṣojú ẹ̀mí lágbára náà àtẹ̀jíṣẹ́ yìí tẹ̀ṣẹ̀ fi ránṣẹ́ sí mi pé kí n máa yín fi orin kan fún Tolú Lọ́pẹ́ ó dá tó bá ti ọ̀sẹ̀ tó ń bọ̀ tí Kristi bá fa bíbọ̀ ẹ̀sẹ̀ yín gẹ́gẹ́ bí mo ṣe sọ á máa mú wá sí èyí tí ìgbọ́ special episode dẹ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ yẹn ló máa jẹ́ special one ni tó títí ìgbà tá àtùjọ máa pàdé ire ayọ̀ àti ìdùnnú ni ó máa jẹ́ ti gbogbo pátápátá èmi ti yín tòótọ́ Ọmọlọ́lá Ọlámijúlọ ẹ má gbàgbé ti àtẹ̀jíṣẹ́ orin yín sí nọ́mbà yìí 0906486198 0907 648 6198

0: yàwóre rí lọ lọ́wọ́ fún yín lágbára lọ́wọ́. Arugun àgbẹ̀ ọ̀rọ̀ àgbẹ̀ ní kálù lálẹ́ yìí. Arugun àgbẹ̀ owó ni ẹ parí ẹ̀.
1: Mo
0: ẹ mọ́. Thank you so much. Adúpẹ́ púpọ̀ bí ẹ̀yin lẹ kọ́kọ́ pé wá. Ọmọ Yorùbá ni yín. Ayọ̀mídé kí ni yín? Ẹjọ́ àìkè máa sọ Yorùbá àṣà wa ni identity wa ni. Identity nìkan kọ́ ẹ jẹ́ ká lè sọ dáadáa àsọ yékeyéke. Ẹ ṣe púpọ̀ adúpẹ́ lọ́wọ́ yín. 0704-700-3341 0704-700-3341 lójú òpó tí everyday ọ̀dọ̀ wa láti dá sí.

0: báwo lè ṣe máa ń ṣe yanjú ẹ̀? Wọ́n dẹ̀ ń gbọ́, wọ́n dẹ̀ ń gbégbé ayé àlàáfíà. Ẹṣẹ́ púpọ̀ àdúpẹ́ lọ́wọ́ yín. Ẹ bá wa kí gbogbo àwọn ará ìyànà lógbò òkè ọ̀sà ẹ bá wa kí wọn níbẹ̀. Àwọn ti kí ló ń pè náà Lẹ́mí Jan ìlógbò lọ sí jù ojú ọ̀tà 0704-700-3341. Mo níta àbá níyàwó oríire ni, bóbìnrin bá lọkọ oríire ni, bẹ́ẹ̀ náà ni tá a bá bímọ nǹkan ayọ̀ ni. Ọba mo re ọlọ́run o 0704-700-3341. Òwe wà nílẹ̀ bìbà, ẹ pè kẹ ẹ dá sọ́rọ̀ yìí kẹ ẹ sì mú nọ́mbà. Hello, ẹ ká lẹ́sà.
1: Hello,
0: ẹ ká lẹ́sà. Rédíò yín lẹ̀ pa o.
1: Ẹ
0: ká lẹ́sà. Orúkọ yín bí tẹ̀ ti ń pè wá?
1: Mo pè láti pápá la ti ń pè o.
0: Pápá ìwo, pápá onírèké.
1: Pápá ń tọ̀ ewé kòrò.
0: Pápá láǹtòrò. Ṣóhun ni pápá láǹtòrò?
1: Láǹtòrò, bẹ́ẹ̀ni.
0: Kàlẹ́ sà.
1: Bẹ́ẹ̀kálẹ́ mọ̀ ìlú náà ló ń sọ̀rọ̀. Program yìí fún un gbọ́ lọ. Program ẹ ló wà network yìí náà.
0: À ń gbọ́ yín sà.
1: Program yẹn dùn, mo fẹ́ dá sí program yẹn ni.
0: Àwa náà dẹ̀ fẹ́, inú wa náà dùn láti rí pé ẹ̀yin náà ń pè wá láti pápá láǹtò.
1: Bẹ́ẹ̀ni màá, àgbẹ̀ kékeré lẹ́dọ̀ wa dáadáa ni.
0: Ìyá.
1: Mo dúpẹ́ fún orí ní alẹ́ yìí ni, mo ti wọ́n tẹ ẹ nọ́mbà yẹn, mo pẹ́ program yẹn dáadáa.
0: Ẹ ṣe púpọ̀ sá.
1: Mo pẹ́ wo ilé ni, wọ́n á pẹ́ program mo gbọ́, kò díẹ̀ mo gbọ́ mbẹ̀.
0: Ok. Wípé láàrin ìyá àti bàbá, ọkọ àti ìyàwó tí wọ́n jọ ń gbénulé, ǹjẹ́ ó yẹ tí ìjàmbá wà láàrin wa ká máa pe àwọn ọmọ wa sí i?
1: Láàrin ìyá àti bàbá.
0: Ọkọ àti ìyàwó náà ìjà wà, ǹjẹ́ ó yẹ kí bóyá ìyá ni o, bóyá bàbá ni, ká wá máa pe àwọn ọmọ wa láti sọ pé bàbá ẹ ṣe báyìí, ìyá ẹ náà ṣe báyìí, ǹjẹ́ ó yẹ?
1: Okùdíẹ̀kàtò pẹ̀lú ibẹ̀ nílẹ̀ Yorùbá o. Okùdíẹ̀kàtò.
0: Ok.
1: Lọ́dọ̀ tèmi okùdíẹ̀kàtò.
0: Ok, báwo lẹ̀yìn ṣe lè ṣe lọ́dọ̀ tí?
1: Torí pé kí ni nǹkan tí bàbá èèyàn àti ìyá èèyàn. Bẹ́ẹ̀ gbọ́ mi.
0: Àgbọ́yé.
1: Bàbá èèyàn àti ìyá èèyàn. Ọmọ fẹ́ wá dá sí kọ́ ni nǹkan tẹ́ sọ yẹn ni.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọmọ fẹ́ wá dá sí àárín yẹn. Ẹ̀sùn ọba wẹ́pẹ́ dá sí àárín yẹn, ó ní kí o ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀.
0: Ok.
1: Agbọ́dọ̀ ni gbọ́dọ̀ ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀.
0: Ok.
1: Torí pé kí ni àwọn bàbá tá a bá láyé, wọ́n ní wọ́n lóye jù wá lọ. So làákàtà mi fi gbé ọ̀rọ̀ tèmi lọ nìyẹn. Àwọn gbọ́dọ̀ ya wọ́n ní ẹgbẹ́ kí ni kàn lè máa gbà sáré. Ẹ̀ gbọ́dọ̀ gba ọgbọ́n lọ́dọ̀ tí wọ́n ni.
0: Ok. Ó
1: tèmi ò bẹ́ẹ̀ mi ṣe rí ọ̀rọ̀ ẹ̀ńtì nìyẹn o.
0: Ṣé mọ̀ pé gbogbo ẹ̀ náà ibi tẹ́nìkan bá rí tó bá rí pé ó ṣe gbọ́ngàn gbọ̀ngàn ẹnìkan á sì rí a rí pé ó tọ́. Ẹ ṣe púpọ̀ pẹ̀lú ìwòye tọ̀dọ̀ ti yín.
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣé ẹ ti wà ń lé?
1: Ilé mu wà mà.
0: Àǹtí ńkọ́, madam.
1: Àlàáfíà la wà.
0: Wọ́n ti sùn ni.
1: Wọ́n ti sùn ni. Wọ́n kí ṣe
0: o. Wọ́n dáná lọ́wọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Kò sì yẹ ká máa gbé fún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ síbi tí gáàsì wà.
1: Bẹ́ẹ̀ni mà.
0: Ẹ bá mi kí wọn. Ẹ máa tọ́jú ara yín o, ṣe gbọ́. Ẹ kọ́kọ́ ó tọ́jú ìyàwó kí ìyàwó tọ́jú ọkọ̀ torí tá a bá dọ́jú alẹ́.
1: Kò ní ọ̀fẹ́ mú nọ́mbà mà.
0: Ó yẹ mú nọ́mbà. Mo ti jù kọ́ síta lẹ́ẹ̀kan ẹnìkan ò gbà. Ó yà.
1: Ẹ fún mi nọmba tiri.
0: Arúgbó àgbẹ̀. Òwe ni ẹ parí ẹ̀.
1: Arúgbó àgbẹ̀.
0: Rere mi dòdò.
1: Arúgbó àgbẹ̀.
0: Ó má pàkà sọ. Ẹ yanjú ẹ gbìyànjú.
1: Arúgbó àgbẹ̀. Kò ní jẹ́ kéré kó jèrè.
0: Arúgbó àgbẹ̀ ò ní jẹ̀ búṣù.
1: Bẹ́ẹ̀ ni kò jẹ́ kéré kó jèrè.
0: oni je busu tori pe isu to ye ko be ko gbin to wa so pe aje aje aje ah ah o ti rungun o ti rungun
1: ah o ti eju mi wa o ti eju
0: e o ya e pa te wa fura yin e se pupo
1: e bo pa te mo pa te mo
0: e se pupo adupe lo yin ke ba mi ki madam ke si ma toju ara yin e ma ja o e ma ja
1: e ti mo
0: o ta ro